0: mo lérò pé ẹ gbádùn gbogbo nǹkan tá a ti ń tẹ̀ ń gbọ́ láti bí ìṣẹ́jú mélòó yẹn. Gbogbo ẹ dá lórí ìtàn.
1: Ìtàn. Yeah. Storytelling.
0: Storytelling.
1: Really.
0: Kí lè rí sí ìtàn ní ilẹ̀ Yorùbá, the art of storytelling.
1: Ó ṣe pàtàkì gan. Láti máa lò ká máa fi bá àwọn ọmọ wa sọ̀rọ̀. Àwọn Yorùbá máa ń lò tán, wọ́n máa ń lò ìwé. Orin àlùjọ́njọ́ kíjọ 1973 Aphrodisiac by Fela Kuti. Fela Kuti.
0: Abamieda.
1: O kan n so itan, it's a popular tale fun awon eyan ton gbo Yoruba in Yoruba land about a period of famine and all the animals more, you know, they started eating their own mothers.
0: They decided that they would eat their own mothers.
1: awful. But the dog hid his own mother in heaven, and that's the moral of the story. Is, you know, your mother is sacred,
0: yes,
1: isn't it?
0: Ben.
1: Yeah, Ben. Yeah, you know. So
0: and ni ashawa ni le Yoruba amangbaito nigba e ni arin abule. Àwọn ọmọdé tó bá ti di ìrọ̀lẹ́ tó ṣùgbọ́n ti ń jáde wọn á jókòó àwọn àgbàlagbà ibi tó ti ń dúró fún oúnjẹ alẹ́ àwọn àgbàlagbà wọn á pa ìtàn fún àwọn ọmọ oríṣiríṣi ìtàn ló wà àlọ́ àpagbè àlọ́ àpamọ̀ ṣùgbọ́n wọn á sọ ìtàn nípa àwọn ìrírí ayé inú life experiences. Wọn á dẹ̀ tún fi àwọn ẹ̀kọ́ there'll be lessons and morals.
1: Mi parables. Tó ń ṣẹ̀mọ̀ àwọn ìtàn tó jẹ́ pé ó máa kọ́yàn lọ́gbọ́n. Parables that will teach you a lesson and that will stick with you and stay with you.
0: Then láyé òde òní a mọ̀ pé a lè jókòó ní à ń sábà jókòó ní abẹ́ òṣùpamọ́ ká máa sọ ìtàn. Ṣùgbọ́n nǹkan tí mo ṣàkíyèsí ni pé
1: because back in the day you would sit under a tree, you know, in the moonlight, and then tell these stories before going to bed. So and shebeemo, we don't do
0: it.
1: Yeah. It'll be amama she ni tabafe jeun, you know, on the dinner table, for example. And ema so fa omo yin nipa baba yin baba baba yin
0: beni
1: boda boda won boda yin ema je kon rube won ni awon yan. Or kan je ka awon yan ro pe awon yan won awon eranko kan nibi kan ni ton mo nkan ton se ton nede ton nasha ko darara.
0: Idi to tun se pataki ni pe awon itan yen na ta ba so fun awon mo wa won ni mo tori ngba ta wa ndagba se mo e mo pe eleyi sele lagbada sele gbogbo e o je bi family history ati family knowledge. Ta ba so fun awon omo pe iya baba mi o ni oko o ndako o se bayi emi ni mo koko gba iwe eri ni adugbo wa
1: ni abule wa
0: bo se nse ni iru aso bi awon ona ti a fi ma le ko awon omo wa ni asa ati awon itan ti otan yen o ni fi pare pelu wa to ti ba so fun won ni mo awon itan awon
1: ni ro o ye ka won yan bere si ko awon kini yen le ki bi asa won ibo kan bere si ko le kan de fi sile kan fi si library won kan fi sile kan ni memoir ki nse gbogbo memoir ni yan publish igba mi awon memoir mi iyan ma nko ki àwọn ọmọ tó ń bọ̀ kan lè ka kan mọrúyàn ti bàbà wọn jẹ́. Kò dá kíyàn máa pa ìtàn nípa ẹni tí o jẹ́ àti àwọn èèyàn ẹ fún ẹ. Ẹni tó o bá fẹ́ràn ẹ kí ló máa sọ ń pa wọn. Ṣèbí tẹ́lẹ̀ wọ́n máa sọ wípé àwọn èèyàn tó ń wá ṣáájú wa wípé ẹranko ni wọ́n. Wọ́n dẹ̀ ń ṣe ẹranko. Tó tọ́ ni ò ń gbójú sókè gbọ́ tó nǹkan tó kà kan nìyẹn ni pé wọ́n irú nǹkan bẹ́ẹ̀ náà kan ń pa wọn náà ìsìn la ṣe wá mọ̀ pé wọ́n náṣà wọ́n nídè wọ́n nẹ́sìn wọ́n ní kan ṣe ń ṣe nǹkan tiwọn tó tán ni na tó tán ni e jẹ ka gbọ interview e
0: Benny pẹlu
1: Mrs. Silas but ka to gbọ interview na a sare gbọ orin Davido orin Davido called F I A 30 C

0: àwọn ọmọ
1: a
0: láti gbìyànjú láti fún ọ ní láti jẹ́ kọ́ mọ àwọn àṣà wa ká dẹ̀ jẹ́ kọ́ mọ̀ pé èdè àti àṣà wa ní wọ́n láti gbé lárugẹ ẹ ṣe gan ni ẹ ṣe o torí eléyìí jẹ́ ìmọ̀ràn ńlá pàápàá fún àwọn tó ń gbé ní òkè òkun tó ń gbé ní Australia tó ń gbé ní America tó ń gbé ní London tí wọ́n wò pé kò ṣeé ṣe wọ́n rí pé ó ṣeé ṣe bẹ́ẹ̀ni
1: ìbọ̀wọ̀ fún yẹn ṣe pàtàkì ṣé mo sọ fún yín pé mo sì ráwọn àwọn ọmọ wọn bọ̀wọ̀ fún ìyá àti bàbá wọn dáadáa ṣùgbọ́n tẹ́ mo bá ti sọ̀rọ̀ ṣùgbọ́n a ti sọ̀rọ̀ náà tẹ́lẹ̀ àdúrà náà ni o àti wọ́n máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n wọ́n láti bọ̀wọ̀ fún ìyá àti bàbá wọn kí ìyá àti bàbá wọn kó má jẹ́ bí wọn nínú
0: ó tún dìgbà kan náà ó dáa.

0: ó ga jù.
1: Ah, o lágbára. Mo lágùn o.
0: Ibi tó ti ń jó sí ṣínà.
1: Ah, ẹ̀wọ̀n gẹ́ tí máa ti gbá jó ṣínà. Mo fi ṣeré.
0: Ọ̀rọ̀ tí wà tí Mrs. Silas sọ ó ṣe pàtàkì gan.
1: Nípa ìbọmọwí àti àti kíkọ́ ọmọ nédè àti àṣà.
0: Torí táwọn ọmọ yẹn bá gbọ́ràn dáadáa, àwọn lọ máa sọ oúnjẹ. Àwọn láàní nídà ti máa gba àwọn tó máa ń clean ilé. Àwọn náà lọ máa clean ilé.
1: Àwọn lọ máa ṣètò ilé.
0: Àwọn lọ máa ṣètò ilé.
1: Àwọn
0: lọ máa tó.
1: Àwọn lọ máa fọ. Àwọn lọ máa fọ ọbọ. Àwọn faṣọ tó wọ̀ lọ sí ilé.
0: Tó bá ń pè wọ́n wọ̀n ní máa gbọ́ ọ̀ ní máa ká ohun ẹ.
1: Wọ́n ní ká ohun ẹ̀dẹ̀ nígbọ́ ẹ lóhùn.
0: Wọ́n ní gbọ́ ẹ. Báwo ni ṣónógùn tí wọ́n lè fún wọn tó lè máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí èèyàn lè fún wọn lẹ́gba. Àbí ṣé wà á sọ pé kí àǹtí wọn wá bá wọn wí? Mo rántí ìtàn kan tí bàbá mi

0: sọ fún mi pé obìnrin kan lọ gbé ọmọ ẹ̀ bá tíṣà tó burú jù ní skul ọmọ yẹn ò gbọ́ràn tíṣà ni kò gbọ́ràn tíṣà yẹn kọ́kọ́ fi etí ẹ̀ ó fi gbé sókè ó wá là mọ́ ògiri ó ṣe ń padà bọ̀ láti ògiri ó kó látilẹ̀ pẹ̀lẹ́sẹ̀ ọmọ yẹn orí ẹ̀ tún délẹ̀ boom ó ṣubú. Mama ẹ wá ni mo ní kó bá wí ni mi ní kó pa.
1: Ìyẹn ni bá mi ná ọmọ mi kò dénú ọlọ́mọ.
0: Kò dénú ọlọ́mọ.
1: Wọ́n bọ́gà pàdé nìyẹn.
0: Àsìkò ti lọ aláti parí.
1: Agbádùn ara wa gan lẹ́ni o.
0: Bẹ́ẹ̀ni.
1: Àròjọ́ mo sun olókùn wọ́n ní ṣókí lọ́bẹ̀ oge ọbẹ̀ ege ìdùn.
0: Ẹran ti ẹjọ́. Ẹrẹ́rìn
1: bẹ́ẹ̀ni
0: ẹ gbádùn ara yín
1: ayé
0: kan yìí náà la wa ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa gbádùn
1: ó dàbọ̀
0: ó dàbọ̀
1: ire o.